0: ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ láti gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa lórí Yoruba language program on 4EB radio. Àwọn olótú tẹ gbádùn jujuju olótú ọlá.
1: Ẹ káàárọ̀ ẹ káàlẹ́ o ẹ káàsán ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa. Ṣàlàáfíà lẹwà.
0: Àlàáfíà ni olótú ṣe yìí.
2: Ẹ ǹlẹ́ o, ṣé dáadáa la bá

0: say, ah, walk up to bere.
1: Ah, tutu mani.
0: Ball afese gba walk up to bere. Ti gbogbo agbaye. Nigeria was in besha.
2: Ṣùgbọ́n Australia ṣáà ń try.
0: Australia tàbí ọbẹ̀ gan-an.
1: Won't try, won't try. Ọmọ tó score yẹn. Yes, ó gbìyànjú.
0: Ó gbìyànjú gan-an.
2: Ẹ ti ẹ mọ nǹkan táwọn Nàìjíríà ń ṣe báyìí.
0: Kí náà ṣe?
2: Gbogbo àwọn tó bá ti ń bá àwọn bíi South Africa. Tó bá fẹ́ bá wọn gbá, wọ́n á mẹ́sọ̀ pé opponent yẹn náà support.
1: Gbogbo Africa
0: ni. Gbogbo Africa mà ni. Kìí ṣe Nàìjíríà nìkan.
2: Àwọn tó bá tún bá àwọn Tunisia náà gbà, wọ́n á support opponent yẹn.
1: Gbogbo Africa ni. Gbogbo Africa ni. Àwọn tó tún bá Morocco gbà.
3: Wọ́n tún support àwọn tó ń bá Morocco gbà.
1: Ṣé ń support, ṣé ń ṣe yẹn fún àwọn
0: Morocco? Èmi rò pé South Africa náà ṣe fún.
2: Ṣé fún. Ṣé yẹn nìkan ọ̀gọ́ ṣe àwọn pé Morocco gbà kíní yẹn lọ́wọ́.
1: Senegal, wọ́n ṣe wọ́n bà lọ Senegal.
3: After 58 days or 53 days.
1: It's a joke. No, but wọn fi gbogbo ara oppose àwọn Tunisians ekini ni
0: South Africa ni ojú pali ni wọn lọ yọde
1: gbogbo ọgbà tí Mexico play Mexico gbogbo yàn lọ ń sọ hola hola èmi náà ti di Mexicana hombre alasa
0: àwọn South Africa gan sọ pé kí ló dé ti Africa kẹyìn sáwọn
1: captain wọn ni pé òun understand àwọn yẹn wá ni pé should we ṣe yẹ ká sọ fún ọ ni ṣe ká láyé ni àbí káwa náà máa pretend bí báwa understand.
2: No, àwa nídàtí láyé ojúlọ̀rọ̀ wà.
0: Ojúlọ̀rọ̀
1: wà. Ojúlọ̀rọ̀ wà àbí.
0: Àìtètè mọ́lẹ̀ mi.
1: Ẹ̀tẹ̀ mọ ọkọ táwọn kan sọ. Àwọn kan wá ní pé àwọn ò support wọn torí àwọn ò fẹ́ gbaṣẹ́ wọn. Tó fẹ́ gbaṣẹ́ supporters wọn. Tó tọ́ ni wọn fẹ́ gbaṣẹ́ supporters wọn. Báwo ni ẹ ṣe máa máa ṣe bẹ́yẹn nǹkan tó dáa ò dáa. Kò sí nǹkan tó dá ò dá.
2: Kò sí ṣùgbọ́n tàbí.
1: Kò sí ṣùgbọ́n tàbí níbẹ̀. The whole of Africa. So whether it's east, west, south, everybody ló wà against wọn. Lọ́dẹ̀ sọ pé kò sí team tó máa play World Cup yìí. Àwọn máa dress in colours opponent wọn lọ bẹ̀ ni. Yes.
0: Wọ́n dẹ̀ ṣí lọ bẹ̀ ní ojú pálí.
1: Ó tì wọ́n lójú gan-an. Ó ti South Africa lójú gan, ó dùn wọn.
2: Ọlọ́run jẹ́ kójú tiwa o.
0: Ọlọ́run jẹ́ kójú tiwa o.
2: Ọlọ́run jẹ́ káwọn èèyàn padà lẹ́yìn èèyàn o.
0: Àmì o. Àdúrà ńlá lè gbà yẹn o. Àdúrà ńlá lè gbà yẹn o.
1: Kí la ní fáwọn èèyàn wa lẹ́ni?
0: A ní oríṣiríṣi nǹkan la ní o. A ní àwọn nǹkan ẹlẹ́rìn dòdò. Àwọn ọ̀rọ̀ a ní àwọn ọ̀rọ̀ fún àwọn ọmọ láti kọ́ àwọn ọ̀rọ̀ tó lè kọ́ láti ràn wọ́n lọ́wọ́ láti máa sọ Yorùbá. A ní àwọn tó fi ìwé ránṣẹ́ sí wa tó fẹ́ ka bá wọn dá sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀.
1: In fact bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn la ní ká fi bẹ̀rẹ̀ ní kíákíá yìí. Ẹnìkan sọ pé ìyàwó òun ó rí text tí obìnrin mìíràn fi ránṣẹ́ sí òun tó ń pè òun ní sweetheart àti darling. Òun mọ̀ pé ìyàwó òun ti kà á pé ìyàwó òun dẹ̀ act all normal pé ìyàwó òun ṣe bíi pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀
0: kò bínú
1: pé is he safe pé kájọ ká bá òun wo ọ̀rọ̀ yẹn ṣé òun safe àbí ó yẹ kó ṣe àwọn nǹkan.
2: Nọmba wọn kó kọkọ bè lọwọ ìyàwó ẹ pé kí ló rí kinní ìsìnà.
0: Babe, kí ló ṣẹlẹ̀?
2: Oní tèmi, you know.
0: Ṣo rí fóònù mi?
1: Ó ti rí. Ó rí.
0: Ó mọ̀ pé ó ti rí.
1: Ó mọ̀ pé ó ti rí. Ó rí ó kà. Torí notification ó rí ó kà pé ń pè ní darling.
2: Yes.
1: Sweetheart.
0: Bàbá ńlá strategist ni ìyàwó yẹn. Ṣé o pé àwọn obìnrin púpọ̀ wọ́n ti gbaná jẹ, wọ́n ti sọ̀rọ̀, eléyìí ò sọ nǹkan kan. Àwọn yẹn gan ló burú jù.
1: Ó tún gúnyán fún un ó ń ṣe gbogbo ẹ̀ fún
3: kò jẹ́ o
1: kò jẹ́
3: kó má jẹ́ kó di wàhálà
0: sítà
3: fi ti gbà á nìyẹn
0: ó fẹ́ ó máa jẹ́ nìyẹn
3: kó má gẹyán
0: adìyẹ o
3: kó lọ gẹyán sítà ti gbà
1: yẹn. Ṣé kó bè lọ́wọ́ ìyàwó ẹ̀ pé text orí ẹ̀ pé
0: kó lọ máa kà
1: pé one ṣe yẹ kí ìyàwó ẹ̀ máa wò fóònù ẹ̀.
0: Ẹ̀jẹ̀ ó láṣìírí inú fóònù ẹ̀ ni kò láṣìírí náà kò sí nǹkan
1: kan náà. Ẹ ṣe mọ̀ pé ẹni ẹ̀ ń bá gọ́ọ̀mẹ̀ntì ṣiṣẹ́ so
2: àwọn
1: official secret wà bẹ̀ẹ́ sí àwọn
0: ìjọba ó ní fóònù ti

0: ẹni tó bá ń bàjọ́ bá ṣiṣẹ́ wọn máa fún ọ ní fóònù
1: ọ̀tọ̀
0: wọ́n fún ọ ní fóònù ọ̀tọ̀ ẹ̀ẹ́dẹ̀fẹ́
1: sápamọ́ sábẹ́ sẹ́yìn ìjọba sẹ́yìn ìka kan
2: ọmọ ìjọba ni
0: ọmọ ìjọba àbá ọmọ ìjọba bó ṣiṣẹ́ ìjọba.
2: Òṣìṣẹ́ ìjọba ni òṣìṣẹ́ ìjọba.
0: Ẹ̀wẹ̀ kò sí ní òótọ́ náà èmi ò mọ̀ kò sí nǹkan tó.
2: Ó ní ṣóun safe nǹkan tó ń bèèrè ni ṣóun safe. Ó safe ok.
0: Ṣebí ìyàwó ẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀
2: ní.
1: Ó safe in the sense pé tó bá fi pé ó ń lọ́kàn ẹ̀ ó ń gan ni ò safe fún ra ẹ̀. Because.
2: Ó náà lálàkúlà. O ní ìwé torí ìyàwó ó dàbí normally ìyàwó ẹ̀ máa ń react but this time ìyàwó ẹ̀ kàn dákẹ́ ó dẹ̀ ń wò ó tún ń sun oúnjẹ ó ń ṣe gbogbo ẹ̀. Òun náà
0: tàlẹ́ tó ń send the sweet heart sí.
2: Ìbò tó ń bá ṣiṣẹ́ ni.
1: The only thing tí èmi bá sọ pé kó ṣe ni pé kó dá sílẹ̀ wípé my darling my lover o
0: sórí
1: onítèmi o.
0: Aṣọ ọ̀bọ̀ra mi
1: o.
0: Akọ̀wé kòrẹ́ o.
1: Duna o. Electric blanket o. Ẹni báyìí kọ báyìí o. Kí ni ká ṣe sí o?
2: Kí ni ká ṣe sí?
0: Kí ni ká ṣe sí?
2: Tí àwọn yẹn bá gbọ́ àwọn pé èwo ní tèmi. Òun ló pè é
0: tèmi. Kí ni tèmi wà ní sweet heart?
2: Ó pè é sweet heart.
1: Ẹwà Adé wípé what is your advice? Gẹ́gẹ́ bí ìyàwó rere lọ́dẹ ọkọ.
0: Ìgbà tí òun rí text message yẹn kí lòun kọ padà òun ò sọ pé sweet heart kò fi question mark sí pé èwo àǹtí sweet heart.
2: Kòkò náà pè sweet heart padà ibi tí wà láì ibi tó ti bẹ̀rù díẹ̀ torí oníyàwó olóṣèlú sọ pé ìyàwó ò rí ká kò dẹ̀ sọ nǹkan kan.
0: Ẹ rí pé àtètè mólè gan ni bọ̀bọ̀ yẹn wọn ẹnìkan kọ sweet heart òun náà kọ sweet heart padà ẹ rí pé èjò lọ́wọ́ nú.
2: Ẹ̀yin náà lẹ ni pé ẹni tí àwọn bá fẹ́ràn olólùfẹ́ mi ló ń pe ìyàwó ẹ̀ so sweet heart is for everybody but ìyàwó is olólù.
1: Mo gbọ́ olóòtú kọ́ọ̀ṣ.
0: Mo gbọ́
1: irú ọgbọ́n wo lẹ tún dọ́gbọ́n fi help ọ̀gbẹ́ni.
2: Ká fi ìrànlọ́wọ́ náà ni kí ọ̀rọ̀ yìí fi dá.
1: Ìrànlọ́wọ́ ni
0: nǹkan tó ṣẹlẹ̀ ni pé
2: nǹkan
0: tèmi rò ni pé bọ̀bọ́ yẹn èjò lọ́wọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ tó ti kọ sweet heart padà yẹn. Nǹkan tí ìyàwó ẹ̀ ṣe dákẹ́ ni ẹ̀ ó ń rẹ́kẹ̀ ẹ̀ ni.
1: Ẹlòmíì dẹ̀ lè ṣe kó ní kí ìyàwó ń reply. Wà á kàn gbé fún ìyàwó ẹ̀ wá ní gbogbo bá mi reply nǹkan tẹ́nu yìí sọ.
2: Látọjọ́ yìí kò fún ìyàwó ẹ̀ text
0: kọ́kọ́. Text kọ́kọ́ reply ìyẹn nìkan ló ní pé kò reply.
1: Nígbà tó yẹ pé ó ti fẹ́ kà á láyà.
0: Ó ti fẹ́ kà á láyà ni.
2: Ẹ má fi wá lẹ̀ o.
1: And two good heads are better than one.
2: True. Kò fẹ́ èdè lè rárá o.
0: Ẹ̀yin kọ́gbà nìyẹn kó lọ fọwọ́ ẹ̀ mọ̀.
2: Ẹ bá fi wálẹ̀ o, a fẹ́ sáré gbọ́ message láti àwọn sponsors wa. Ẹ wo ẹ dẹ̀ dẹ̀ kọ lẹ́tà sí wa kẹ sọ fún wa.
0: Nǹkan tẹ̀yìn rò
2: nípa ọ̀rọ̀ yìí. Kẹ fún wa ní
0: ìmọ̀ràn.
3: This Sunday, experience the spirit of Ubuntu Social at Brisbane Powerhouse. From 1 p.m. to 7 p.m, enjoy live music from Bullhorn and Dance Masala, plus global street food, artisan markets, and a vibrant community atmosphere. Best of all, it's free! Join us on Sunday, June 21st at Brisbane Powerhouse, New Farm. Register now and be a part of Ubuntu Social.

0: ewì dájúdánu. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ ló ní ọpọlọ lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ ni ò lọ́pọlọ.
1: What?
0: Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ ló ní ọpọlọ lọ́pọ̀lọpọ̀.
1: What?
0: Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ ni ò lọ́pọlọ.
1: What?
0: Mo ra dòdò nídò, mo jẹ dòdò nídò, mo wá fọwọ́ dòdò pa ọmọ nídòdò nídòdò.
1: What?
0: Mo ra dòdò nídò, mo jẹ dòdò nídò, mo wá fọwọ́ dòdò pa ọmọ nídòdò nídòdò.
1: What?
0: Bísí bá bàbá bọ́ pàtà.
1: What?
0: Bísí bá bàbá bọ́ pàtà.
1: What?
0: Fẹ́mi fẹ́ràn fìlà funfun.
1: What?
0: Fẹ́mi fẹ́ràn fìlà funfun.
1: What?
0: Fẹ́mi fẹ́ràn fìlà funfun.
1: What?
0: Ọ̀bọ ń bọ̀bọ̀ gbọ̀bẹ́. Kò fi ru ọbọ̀ bọ ọbọ̀ lẹ́nu. Tí kò bá tètè bọ̀bọ̀ gbọ̀bẹ́, ọbọ̀ yóò gbé lọ gbọ̀bẹ́.
1: What?
0: Gbẹ̀ngà gé igi gíga.
1: What?
2: Hi guys, my name is Miriam. I am one of the poets from Stories of Our Sisters. We have two shows coming up on the 19th of June in Logan at Kingston Butter Factory and the 26th of June in Brisbane at BMAC. If you would like more information and to buy our tickets, head to www.ethne.com.au.
3: See you there!
4: You're listening to 98.1. 4EB Yoruba Language Program with Kosh, Sheyi, and Ola. Makurum bear, tobakurum bear, timba mue, wajeba. Don't touch that dial.
5: Ekubadun.
0: What's in the error of it? So, jaye ayele.
5: Ayele.
0: Ayele. Ayele.
5: Ọlọ́run dá wa ní different bodies, different size, ọ̀tọ̀ọ̀tọ̀. And èyí tí Ọlọ́run bá bù fún ẹ gbà bẹ́ẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
6: Kò mí pé kí n má lè hàn sẹ̀.
0: Díẹ̀ náà ni a ti máa ń ṣe makeup.
5: Kì wá ń ṣe pé kí n ṣe tó jẹ́ pé
0: àṣejù. Tó jẹ́ pé wọ́n ní méjì tó tiẹ̀ jẹ́ rìlì lára yàn. Gbọ́dọ̀ bá déyàn ojú ẹyẹ ó yọrun.
5: Kí n yọrun.
0: Kò yọ iṣan lára.
5: Kò yọ iṣan lára. Kò yọ six pack. Kò tún yọ pad lára. Olúwa o.
0: Kí ló kùnà?
5: Good Lord. Ṣé mo pé ṣe ọ̀rọ̀ fi mi?
0: Ṣé mo pé ńgbà téèyàn bá rí ẹni yẹn ńgbà tó bá yọ gbogbo ẹ̀tọ́? A ṣì mọ̀. Kò lè a ṣì mọ̀.
6: It's part of the package.
5: Omo, ever our holidays are your ones, okay? We could sign up for, but there will be secret discovery.
0: Yeah, go the secret
5: discovery.
0: Ashiri.
5: Ashiri. Ashiri one two.
0: Ah.
5: And yeah, go the take me as I am. Finally.
0: Shock it to my girl, baby.
6: Ase total package olotu.
0: Abi total package.
5: Torí ọlọ. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ jọ. Ẹyọ ọmọ Yorùbá, ẹ bá yẹ ká ṣe bẹ́ẹ̀ o.
0: Ìyẹn túmọ̀ sí pé kì í ṣe gbogbo nǹkan, not all that glitters is gold.
5: Is gold.
0: Kì í ṣe gbogbo nǹkan tó ń dán ló jẹ́
5: wúrà. Tó ń rò torí ríbi tẹ bá rò. Eléyìí.
0: Ọbẹ̀.
5: Oníjọ̀gbọ̀n. Kílẹ̀ pé èyí dán.
6: Wọ́n ní ọbẹ̀.
0: Mo ní ọbẹ̀. A máa pọnu lá.
5: Èmi ò sí mbẹ́ o.
0: Èmi ò sí mbẹ́ o. ọmọdé ni mi o.
5: Ọjọ́ ti lọ.
0: Atúnbọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀.
5: À ń bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. A gbádùn ara wa, mo dẹ̀ mọ̀ pé ń gbádùn wa gan-an
0: ni. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Torí à ń rí
5: gbogbo àwọn lẹ́tà, dẹ̀ ń rí gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ ń kọ sí wa. Ẹ ṣe fún kẹ̀ṣí ń support wa. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ rántí pé kò sí nǹkan tó ń bọ̀ látòkè.
0: Tilẹ̀ ò gbà.
3: Ire o.
5: Ire o.
0: Ire o.
5: Ó dàbọ̀.
3: Ó dàbọ̀.
5: Ó dàbọ̀.